0: 5.5 between 4:16 a.m. and 4:30 a.m. every day. Ayo, need to meet here lojojumo. Amen.
1: O go mani fun Olorun loke. Fun gbogbo ka ti olugbo ti won gbo mi ka kiri gbogbo orilede agba nla aye ma dupe lowo oni majemu dupe lowo baba mi to dupe lowo baba re ele to sanu fun e mi to tun fun e lori ofe ati anfani latuturi Sunday mi ninu osu kejo awon kan be ri Sunday won ori baba mi bele so pe don ti ojo isimi lati ya simi mo o ma tun ti ri ojo isimi nla ti o tun le riru e mo leyin tuni mo be loruko Olorun ja bo sibi pepe bi Sunday ni ti wayo tun se lo tutu de mi ka tun tun ri e emi san be ko le da bi Sunday to ri loni ni gbogbo le to gbe ngba me patapata ma gbagbe ni bi pepe to ya si mi mo ye ibe ni ko ti wa ori meta kokko o fi dupe lowo baba mi baba re eni ti o je ka so bo leji ka re ai mo yaye ti won si lori ile mo lati witness Sunday ti wo tu witness deni bo tin dupe bo tin yin pe baba mi je ko tori ojo kesan inu osu kejo 2026 ya tu pada si bi pepe ki la o se nibe ya lo hallelujah la meje ati ogo meje ka fi dupe lowo re baba bi pe hallelujah ori isegun ni bo tin ke ni isegun farawo ninu aye e meje ati ogo meje pe bi para poju lu mo sinu eto bo tin pe won emi na ni wori ti ati mo lare waju alagbemi je pi abun ni gba kini baba mi arugo ojo ni ka jo so na ni towuro ya mi die ninu akoko re di ajo re ni aju emi ka gbo nti baba mi ni fu gbogbo okan to je olugbo to ma ngbo wa ni gbogbo oro ni gbogbo aro kutuku ya ajo re ni aju emi ya mi leti igbo ya gbo nto ni maje mu ni fun gbogbo eyan leni ojo esimi Second Samuel ori kefa verse 18 kilo
2: David si pari ise ebo sisu
1: David ti pari ise ebo sisu
2: ati ebo irepo na
1: ati ebo irepo na
2: o sure fun awon eniyan na ni oruko Oluwa
1: o sure fun awon eyan ni oruko Oluwa ta o se laaro ina o sure fun awon eyan ni oruko Oluwa bi David jeje yes
2: o pin fun gbogbo awon eniyan na
1: o pin fun gbogbo awon eniyan na
2: ati gbogbo opo eniyan
1: ati fun gbogbo opo eniyan
2: ni Israeli
1: ni Israeli
2: ati okunrin
1: ati okunrin
2: ati obirin
1: ati obirin
2: fun olukuluku
1: fun olukuluku
2: isu akara kan
1: isu akara kan
2: ati ekire ero kan
1: ati ekire ero kan
2: ati akara didun kan
1: ati akara didun kan
2: gbogbo awon eniyan na si tuka lo
1: gbogbo awon eniyan na tuka lo
2: olukuluku sile re
1: sile re
2: David si yi pada lati sure fun awon ara ile re.
1: David yi pada lati sure fun awon ara ile.
2: Saul omo obirin Saul si jade lati wa pade David.
1: Michael.
2: Omo obirin Saul si jade.
1: Omo obirin Saul jade lati wa pade
2: David.
1: David.
2: O wi pe.
1: O wi pe.
2: Se ohun ogo to loni.
1: Mo ti se ohun ogo to loni fun oba Israeli.
2: Ti o bo ara re. David si yi pada lati sure fun awon ara ile re.
1: David yi pada lati sure fun awon ara ile re.
2: Mikali omo obirin Saul si jade.
1: Mikali omo obirin Saul jade.
2: Lati wa pade David.
1: Lati wa pade David.
2: O si wi pe.
1: O wi pe.
2: Bi o se ohun ogo to loni.
1: Bo ti se ohun ogo to loni.
2: Fun oba Israeli.
1: Fun oba Israeli.
2: Ti o bo ara re sile loni loju awon iranse birin
1: obi bo ti yin Olorun titi to be o de bora re si o ni waju gbogbo kini
2: iranse birin
1: ni waju iranse be
2: awon iranse re
1: awon iranse re
2: gege bi okan ninu awon eniyan san
1: gege bi kan ninu awon eniyan san
2: o ma n bo ara won sile
1: bo ti ma n bora won sile
2: David si wi fun Mikali pe
1: David wi fun Mikali pe
2: niwaju Oluwa ni
1: niwaju Oluwa ni
2: eni to yan mi fe ju baba re lo
1: eni to yan mi fe ju baba re lo
2: ati ju gbogbo idile re lo
1: ati ju gbogbo idile re lo
2: lati fi emi se olori awon eniyan Oluwa
1: lati fi mi se olori awon eniyan Oluwa
2: ni lori Israeli
1: lori Israeli
2: emi se re niwaju Oluwa
1: emi se re niwaju Oluwa
2: emi o tun re ara mi sile ju be lo
1: emi yo tun ma gbo ko se yin Olorun to Olorun se niwaju oyin o tun re ara un sílẹ̀ jù bẹ́ẹ̀ lọ.
2: Èmi ò sì ṣe aláìníyì lójú ara
1: mi. Òun á dẹ̀ ṣe aláìníyì lójú ara
2: òun. Àti lójú àwọn ìránṣẹ́bìnrin
1: wọn. Àti lójú àwọn ìránṣẹ́bìnrin wọn.
2: Tí ìwọ wí.
1: Tí ìwọ wí.
2: lọ́dọ̀ wọn ni èmi yóò ṣe ní ògo.
1: Lọ́dọ̀ wọn lèmi yóò ṣe ní ògo.
2: Mikaeli ọmọbìnrin Saulu kò sì bí ọmọ.
1: Kò bí ọmọ.
2: Títí ó fi di ọjọ́ ikú.
1: Tó fi di ọjọ́ ikú torí tó fi ṣe yẹ̀yẹ́. Bí ó kọ́ wo odidi ọba tó bọ́ra rẹ̀ sí o. Mọ́mì ìwọ náà kan bọ́ ti yin lọ́rùn má gẹ̀ẹ́ tó yin lọ́rùn. Torí pé Mikaeli gan ogun ẹni tó bọ́ra ẹ̀ sí o odidi ọba tó yin ọlọ́run. Ohun yẹn jáde látijọ́ náà ni ò ti ná ọmọ láyé tó fi jáde lẹ̀. Mikaeli ò bímọ kankan tó fi fàyè lẹ̀. Má gan àwọn ènìyàn tí wọ́n bá yin ọlọ́run ewu wà ńbẹ̀ tó bá gan wọn. Mo bí mo bẹ̀ lórúkọ lọ. Wọ́n náà kan bọ́ ti yin ọlọ́run. Yín pẹ̀lú gbogbo ohun tó ní kó fi yin. Yín pẹ̀lú pé ó dá ẹ sí àìmọye èèyàn. Má yí nílẹ̀ kó fi gbogbo aṣọ rẹ̀ gbolẹ̀ kó máa dúpẹ́ àìmọye ẹni tí ò dá sí. Ó dá ẹ sí. Àwọn kan ti lọ àwọn kan ò sì láyé mọ́. Ẹ ìwọ máa yin yín láàárọ̀ yín lọ́sàn-án yín lálẹ́. Kí láwọn fi parí ẹ̀. Òun náà ni ìgbàlẹ̀mí rẹ̀ bábá mi tún mí sókè torí ìgbàlẹ̀mí àwọn kan. Ìjọ wá ti dẹni ìgbàlà láàárọ̀. Ó bá dẹni ìgbàlà àǹfààní ńlá kan ló láti dẹni ìgbàlà. Ọwọ́ rẹ ti kún fẹ́ jẹ́ o ti pa àìmọye èèyàn. Àìmọye ẹ̀kan ló dá lọ́wọ́ àìmọye ayé ló ń sunkún. Àìmọye àwọn ẹ̀mí. Wọ́n bí ló gbomi jẹ́ lójú wọn lódìjì. Ẹ omi jí àwọn kan lẹ. Wọ́n bí òun ni ayọ̀ tiẹ̀. Mo ti ń gbomi jẹ́ tó kúrò. Ayọ̀ ló jẹ́ fún wọn. Àwọn kan ń sunkún. Má kíyèsí o kámà ni ó padà bọ̀. Wọ́n náà bá jẹ́wọ́ Jésù Olúwa tó dìgbàlà ibẹ̀ la parí ẹ̀ sí. Já lọ wo Proverbs 28:13 kí ló wí.
2: Ẹni tí ó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀.
1: Ẹni tó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀.
2: Yóò
1: ṣe rere.
2: Ṣùgbọ́n.
1: Ẹnikẹ́ni tó jẹ́wọ́.
2: Tó sì kọ́.
1: Tó kọ́.
2: Sílẹ̀. Yóò rí àánú.
1: Yóò rí àwọn náà kọ sílẹ̀ kò lè rí àánú. Kọ búburú ọwọ́ ẹ̀ lẹ̀ kọ̀ káwọ́ ẹ̀ sílẹ̀. Gbogbo ohun burúkú tó ń bẹ lọ́wọ́ ẹ̀ òun kó ló mú bàbá. Òun bí òun pọ̀pọ̀ Omar Kishma gbogbo ẹ̀ ni kò kọ́ lẹ̀. Yá lọ bí pẹ́pẹ́ ká lọ gbàdúrà wa máa kígbe Olúwa o. Wa máa pariwo ni. Ta ló yá mi láṣọ ògo? Olúwa fi iná dá ṣògo tuntun mi rẹ̀ padà. Ó yá sọ ọ́ dàdúà. Má bomi kátàlára. Ligabos Eliglaba. Má zúkété Englados. Ìblákótótó Iglada. Jésù Olúwa wa am. Níbi tá a ti gbómi lẹ̀ gbòròró lẹ̀ orúkọ Jésù. Ọwọ́ iná wọnú ẹ̀. Mo ti máa lò kó ojú aṣẹ́gun lọ. Gbogbo bá borí gbogbo ìyókù òní borí ẹ̀. Òun dẹ̀ fi ayọ̀ wá gbégbá ọpẹ. Ó ti rí bẹ́ẹ̀ o kò jí padà. Jésù Olúwa wa gbìyànjú báńkà Psalm 135 sí. Bó ti ń ka Psalm 30 fi Psalm 35 parí ẹ̀. Ibẹ̀ lógún yẹn wọlẹ̀ sí. Òun dẹ̀ padà wá jẹ́rìí sí agbára Ọlọ́run. Jésù Olúwa wa àmì. Ibi tá a dẹ̀ jájó pẹ̀ ní ní à sáré gbé wa lọ rí agbára.
3: Mrs. Ayọ̀dẹ̀jì lorúkọ mi.
1: Ayọ̀dẹ̀jì mo lẹ ti wá.
3: Ogun State mo ti wá.
1: Ogun State.
3: Èyí ni first time ti máa kọ́kọ́ wá síbí báyìí.
1: First time ti kọ́kọ́ máa wá bí.
3: Mo ti ní malaria so mo ti ra oògùn títí títí tí.
1: Ẹ ti ro oògùn títí.
3: But ọ̀fun oyún mi.
1: Oyún yín.
3: Mo dẹ̀ ti máa gbọ́ nípa òróró gẹ́stímánì.
1: Ẹ ti máa ń gbọ́ nípa òróró gẹ́stímánì.
3: So mo ṣe dé ìgbà mo kọ́kọ́ dì máàdì fún òróró yẹn.
1: Ẹ gbọ́ nígbà táwọn kan dé àbọ̀ dì máàdì fún òróró gẹ́stímánì.
3: Mo wá ṣẹ́ díẹ̀ mu.
1: Ẹ ṣẹ́ díẹ̀ mu kábíyèsí.
3: O ti it's chaos.
1: Ẹ ti gbọ́ ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ẹ gbọ́ Ayọ̀dẹ̀jì ní sáré láti Ogun State. Ó ní malaria ó ní gbogbo owó lòun ti ná. Malaria ò máa lọ gbogbo àìmọye drọ́ọ̀gì tó ti lò tí ò lọ. Ó lóun ti máa ń gbọ́ onígbà àkọ́kọ́ rìn. Mo ti máa ń gbọ́ nípa òróró gẹ́stímánì. Bóun máa ti bóun kọ́kọ́ ṣe wọlé òun kọ́kọ́ dì máa fún òróró gẹ́stímánì. Kẹ́lẹ́ tó ń mọ òróró gẹ́stímánì tán. Gbogbo ohun tó ti ń ṣẹlẹ̀ nínú àgọ́ rẹ̀ nípasẹ̀ malaria. Ó dẹ̀ lọ pátápátá òun ò gbọ́ nípa rẹ̀. Àló ń larú ẹ̀ kọ́dá orí ọ̀fẹ́ táwọn méjì rí gbà mísà wọn náà rí gbà. Kọ́ sàn kí ogun yẹn wọlé kó wa kó sì máa rí mọ́. Ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. Jésù Olúwa wa àmì. Níbi tá a dé, mo fẹ́ bẹ̀rẹ̀ lóṣù máa rìn tó wa lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún lọ́sọ̀ọ̀sẹ̀. Wọ́n sọ́ọ̀bù nọ́mbà ni kó ti bá wa sọ̀rọ̀. Ó yá.
2: 08033462861.
1: Èyí tó máa ń pa gbogbo àwọn ènìyàn pọ̀ nínú omi gbogbo. Ọba ajálajá ọba jẹ́ oní oko yẹ ẹlẹ́sìn kan sọ́tọ̀. Aago mẹ́fà àbọ̀ ló máa bẹ̀rẹ̀. A parí ní aago mẹ́sàn-án. Ó máa ń ní agbára lọ́pọ̀lọpọ̀. Obi tó a bá ti parí ìyẹn tán láṣẹ ìwọ fún service lọ. Látàgo mẹ́sàn-án sí aago mọ́kànlá. Second service máa bẹ̀rẹ̀ látàgo mọ́kànlá sí aago méjìlá àbọ̀. Lẹ́yìn náà ni ìfojú ojú pẹ̀lú wòlíì Ọlọ́run. Níbo ló ti alaka ìwọ náà máa bọ̀. Gbogbo ẹ̀ Ọbalẹ́ndé Omototo lẹ́yìn àpájà bọ́ọ̀lẹ̀ ní under bridge. Ibi wọ́n ti gbé ẹ bọ́ọ̀lẹ̀ fòdò sí opposite ẹ̀. Ibẹ̀ ló ti gbé ọ̀kadà ìyanu odù. number 5 Victor Olayabe lo ti debe na ni gbo e te gba le ko rododo nguyan kini won na nlo se gbo eyo do nguyan ti kurudu won ari po wa ninu eto ye mo be ni uruko olorun eh gbo eyin ti te gbo apatapata my 2 ojo ta won na ma bo mo we bega ogba agudan kilo nlo se ma bo won na bo sinu eto ye gbo eyin te gbo wa pesini ma gege orile agbotikuyo tope mu omo to tun lo si yana paja bole ni yanodo number 5 Victor Olayabenu o ti debe na ni o si dara fun jajo pade ba be sina ma pe ro ba sin to ma ti pe fun yen yen ni oni je ko le sina ma gbagbe pade kan to ma waye ninu ifo agun meso si agun meje la branch ko wa ni fo branch wa kan ninu ifo gugu eyin te nbo ni songo juri atiyana ye si yana logbo ko ka omo to tun lo si fo e bole ni total filling station egbe belu ti ma n gbokan Vision Academy fero wa leketa ele fire ne wa o ti debe ni o si dara fun Jesus alagba wi wa amen gbugbu abi amo ti o le se ko ma ran wa lowo e lo galaye e ni somonu gbugbu to ko won odun iko ni sonu Jesus oluwa wa amen irugbe abi amo won ta so fa wa ni mu ti jiya lori omo mi gboro to fi ojo ale wo bi ko gbu omo to ba mi ni boji 1005 futi e ko futo mo e ko 90 awon omo ya ti awon adije na o le anointi gbugbu ara re eh ishele ade ishele eh awon package na won ti o le se commerce re Solomon 2000 pere na won yo so ni kon na to fun form awon ko a to se form omo iwo na se mu won eyan 50 pere ti o se form e to won lo start to be se tola gugu bi to gbe gbo mi yen wo bi ishele abame kan ishele to ni le gbagbe to fi mo pe looto oluwa lo soro ki se eniyan enikan ni kini account number Access Bank ni ma call 00960742211 Access Bank Olarewaju Solomon Olagbemi enikan won ti ri ko 00960742211 Access Bank Olarewaju Solomon Olagbemi bo ti se oju oni ti omo oni ku me lori pe ni ki sure fun ati dile re e ba ma so meji na ni won pe fun oya
4: 080-266-1361
1: mu ero bani soro kan ko fi pe mi ka jo soro gbe ti mo fe gbadura fe pe mi ke sure fun yo si dara fun oju oni ti Jesu alagba wi wa ami nibi ta de gbogbo to ni da mewa lowo won na ko da mewa re fi furugbe laaro o le fi don bi ba ni sifere si orun sile to be ge ti ayo ni le bible ku eye package olowo kan lati ma fi ranjo si sa wa lowo o le sowo start meji meta merin boya eyin to gbeyin boya won fe ma o fe ma fowo ye ni ka bi bus station mi e ma gbo wa station mi laipe eh enikan ni kini account number gtb ni o ya call 00164997233 gtb Olarewaju Solomon Olagbemi enikan nu won ti ri ko 00164997233 gtb Olarewaju Solomon Olagbemi bo ti bi si o ni for message gbe omo re si eri ogo ade se Jesu Oluwa am baba be pe Sunday meje kan lo ni yana paja pak na o tun lo ni ilu ifo o de ma dara fun e to ba ti nbo pe bi parapoju ni modani pa se o ba ti ku nbi an lo le Oluwa ni ya jo pade ni first service and second service o de ma dara fun e mo wa gbagbe pe apala koko pak na lo la Jesu Oluwa wa amen God bless you.
5: From Lagos, this is
6: Jordan.
7: 5.5 FM. This is Jordan 105.5.
8: Station with a voice for unfair.

0: Olorun emi awon woli akiri sore loni ojo kesan osu elekejo won ran mi se si gbogbo eyan omo Olorun kakakiri ko to di pe ma so yen ki n to ma gbonmo ki n to ma dun gege bi ase ran mi laaro yi eyan ayan fe aku popo si 77 ile to waye ni ojo Friday and mi o ni tan oje pepe ye pon mo Jesus City intirun o tun ti bere si irun ko si to le tan le nisin iro todun ye pari ni gbogbo ire ta su fun yin o di dede ko mo ko mo o ninu awon ti o kokko su eri jade latenu won iwo lo je number 1 oni ni ojo kesan ninu osu elekejo e lo mura o emi oluwa so fun mi ki gbogbo eyan mu igbale won dani an be ba nbo church loni isin meji ni gbogbo eyan odo 13 to 30 e mura mu igbale mo tiju lati wo odun ni e ti wo moto gbagi elefe sokale ni wema e bere church olorun ojije bi garage yen and gbogbo sona church bakan na won connect mo mi laaro yi so le fos ni waju okan fo bi igba te yan to si waju bi opolo ni igba meta mo ri alejo meta ti won ka omo o si confirm e fun mi ninu we Psalm 23 verse 6 oni ni toto ire ati anu yo ma to leyin ni ojo aye re gbogbo mama alejo meta nwo obo bi an ba ji ofo number 1 alejo akoko ewu aso re to mo lololo ti won fi ami blue ti won fi ko akole ise ara so yen to wo enikan ni kini alejo meta ni mo wo yi won pe won ni elala akoko to saju oni won pe ni olore bi an ba ji ofo waju mo fi majemu so tele olore ka omo lojiji lati osu kejo yi lo ki olore ko ri na ri o in the name of Jesus Christ alejo keji to fa lowo iyen ni won pe ni alaanu mi ni mi ku mi na sahala ona won to ko pelu oda bulu ni won fi ko sare mama ibi an ba ji ofo soke siwaju baba ti an ba te ba deje alaanu ka omo ki won yin alaanu ti o in the name of Jesus Christ ewu eleketa ona won wole o le ma ri won you may not see them with your naked eyes oluran lowo iran lowo won ko si oyi iran lowo mo ni ko ja wonu aye re lo in the name of Jesus Christ olori asiku ti olori asiku ti oluran lowo asiku oba wa ti alaanu asiku oba wa iyan le ku enikan ni bo le ti ri yen ninu we Luke chapter 10 verse 30 titi wo 37 won mu okunrin kan tin lo won ni awon olosa mu won sa yankan alakoko eni to kokoko koja nbe oni omo lefi kan omo loju lo ni koda lohun elekeji to tun koja oni alufa kan pastor kan ona mo loju lo igba to di eleketa oluran lowo alaanu asiku ti won pe ni alaanu samaria o ka mo be to won ni won pa ni apatan ni injoro ni be ni asiku ye lolohun ba se ti alaanu samaria n koja lo ka tan ye ko gba balance enu we Luke chapter 10 titi wo verse 31 titi wo 37 ebi owo yen lori ko to fi pede mama yi baba to ba ku iseju kan ki to ni yeye o gbe lara re olori asiko ko yo si olojiji in the name of Jesus e wa tewo o wa mo ka ise mejo o mo lo waju to ba se pe iwaju ni ope ibi ti mo re si gbogbo eni to tewo bi igba won fe gbe omo titun fun o tewo bi igba to fe gba ki tewo bi igba to fe gbe tire nawo yen si waju wa wa ki gbe olori asiko o gbese kan si waju igba mejo lo pe e wole mi wa mo ki gbe to ba ti pe oruko Jesu bibeli ni oruko Oluwa ile eso agbara ni mu kun tun tin be ninu Jesu okere asiko tutu lawa bo mo boda kan mo mo dide gbogbo bi e ba tin bo mi wa ke olori asiko olori asiko olori asiko eyin olori asiko eyin olori asiko olori asiko olori asiko olori asiko egboro Oluwa timely helper lásù ẹ wọlé tì mí sọ bẹ ẹ wọlé tì mí àwọn èèyàn kàn dé lásìkò àwọn èèyàn wọn pè ní akínmọrin olóore àwọn èèyàn wọn pè ní aláàánú tó ṣe gẹ́ngẹ́ tó gẹ́gẹ́ wọn á dé tó bá ku ìṣẹ́jú kan kójú ó tì ọ́ tó bá ku ìṣẹ́jú kan kí wọ́n fi ọ́ sẹ̀sìn olóore àsìkò ọ̀yọ́ pìkàpìyà tàmẹ́nà ṣe àdólì ata mọ lẹ́lé bẹ́ẹ̀lì mọ lára tí wọ́n bá ní àwọn wo lolóore aláàánú àti olùrànlọ́wọ́ ń wá ọ̀dọ̀ rẹ ni wọ́n yà straight in the name of Jesus eléyìí ẹsẹ̀ tó lè máa sùn tó máa gbọ́ lórí bẹ́ẹ̀dì o olùfẹ́ olóore àsìkò wà níbo lẹ ti ń gbọ́ mi ẹ lọ múra o ẹ̀mí olúwa sọ fún mi kí gbogbo èèyàn mú ìgbálẹ̀ wọn dání àbẹ́ bá ń bọ̀ ntọ́ọ̀tì lónìí ìsìn méjì ni ẹ̀mí olúwa ní ká mú ìgbálẹ̀ orí adọ́gbọ́n fi pamọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ 13 to 30 gbogbo ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ láti ta ti lọ sókè títí wọ iye ọjọ́ orí yín ìsìn kejì ń tiyín àwọn ọmọ wa ní ẹ̀ni ìsìn alákọ̀ọ́kọ́ láti 13 to 30 láti ìwọ òdù ni ẹ ti wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn and gbogbo sona chọ́ọ̀chì bákan náà wọ́n á connect mọ́ mi láàárọ̀ yìí ẹ ṣàtọ̀ ọba tijú ohun wòlíì ló ń gbọ́ yìí bí n bá gbọ́ nǹkan mi ò ní sọ pé kẹ́ ẹ ṣe nínú ìwé Isaiah 52 ó ní ẹgbẹ́ irun púpọ̀ ní ara yín ó wà mí òbí bẹ́ẹ̀ nìṣà níbo ló ti ń gbùn mi káàkiri ayé wọ́n ní kí n sọ àsọtẹ́lẹ̀ àlá ojú ohun tó ń ba ire ojú ayé jẹ́ àlá kan ló tún lámọ́jú yìí ẹ̀yin mẹ́sàn-án lẹ láàlá ìfàsẹ́yìn ẹnìkan ní báwo lèèyàn ṣe máa ń mà láìfà sẹ́yìn nígbà tó bá ń bára rẹ ní family house nígbà tó bá ń rìn lọ nínú gbótọ̀ ọmọbí tó ń lọ nígbà tó bá kó ẹ̀gzáàmù tó sọ míìtì nígbà tó bá ṣàdédé bára rẹ pẹ̀lú jàǹkáwọ̀ lójú àlá tàbí tó ní ìbálòpọ̀ tàbí tí wọ́n ń gbóúnjẹ ìbọ̀dé fún ọ àlá tó ńlá lójú oorun eléyìí tó ń ba ire ojú ayé jẹ́ wàá fò òkè nígbà mẹ́jọ báyìí lolúwa wí ọya jabọ́ jésù jabọ́ in the name of Jesus Christ bóyá o ti gbàgbé ni pé ọdún ni mà ń bí oṣù bẹ́ẹ̀ mo wí fún yín ọdún ni mà ń bí oṣù oṣù ni mà ń bí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ló mà ń bí ọjọ́ ọjọ́ ló mà ń bí wákàtí wákàtí ló mọ bí ìṣẹ́jú gbogbo nǹkan tí mo dákọ lẹ́nu yìí àwọn gangan ni wọ́n ń pè ní ayé mo wá sọ tẹ́lẹ̀ sí ayé rẹ gbogbo ẹni tó bá gbọ́ mi látòní lọ atún ayé rẹ rọ atún ayé rẹ ṣe atún ayé rẹ dá atún ìbùkún rẹ wọnú ibẹ̀ o ní ṣàṣetì mọ́ in the name of Jesus mo ti ṣàlàyé fún àwọn ènìyàn ní ojúmọ́ tó ọba ṣẹ̀ṣẹ̀ tó ọba jẹ́ christian àdúrà wákàtí kan òní jésù yà lẹ̀ tó ọba ti ń gbóná sí lódi 2 hours 40 minutes àdúrà wákàtí kan ẹnìkan níbo lẹ ti dìrẹ́ẹ̀bù ẹ̀ jésù lọ sọ bẹ́ẹ̀ nígbà tó sọ fún peter àti àwọn ọmọ tó mú lọ sínú ọgbà gẹ́stímánì ọwọ́ padà wá ó bá wọn tí wọ́n ń sùn ọwọ́ nawọ́ sí wọn ibẹ̀ láti mọ̀ pé àdúrà tó dáa fún èdè wákàtí kan ni ó ní ẹ̀yin ò lè bá mi sọ́nà fún wákàtí kan ẹ lè bá mi sọ́nà gbogbo ojoojúmọ́ èmi ọmọ ràn ọ́ lọ láti gbàdúrà wákàtí kọ̀ọ̀kan ẹ mọ́ bá mi pàdé ọjọ́ saturday 6 ni àwọn ọjọ́ yòókù 6:30 ni àwọn gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú ọba ní uk mọ̀mọ́ tọmọ rẹ bá ń bẹ ní london tọmọ rẹ bá ń bẹ ní london ẹjọ́ pàdé wòlíì ní united kingdom wòlíì ọ̀dẹ́kúnlé yóò wà ńbẹ̀ ní ọjọ́ mẹ́wàá sísìn on the 18th ni màá wà ní uk bó o bá fẹ́ gba flyer ìwé ìléwọ́ ní jẹ́bẹ̀ pé bàbá ẹ fún mi ní ìwé káàdì tí ń fi pe ọmọ mi tó o bá ní fóònù kọ lẹ́tà sí mi látòrí bí pé ẹ fún mi ní ìwé ìléwọ́ màá sẹ́ndì flyer sí ọ 081 ni ẹ lò 6-7 kan 34-43 081 6-7 kan 34-43 ẹ sẹ́ndì sí mi kí mo fẹ́ ṣe láàárọ̀ yìí níbo lẹ ti ń gùn mi àdúrà tó ń ṣe mí ni mo ń rí ọ̀pọ̀lọpọ̀ ìṣípayá níbi tó ti yẹ kó o ṣe rere ṣùgbọ́n tí wọ́n dẹ ìkórìíra sí ọ tàbí tí kórìíra inú ẹ̀jẹ̀ jẹ yọ gbogbo ẹ̀yìn tó ti yẹ kó o méèkì ẹ̀ àsìkò tó yẹ kí wọ́n propose sí ọ kẹ́ni kó lò fẹ́ fi ọ àsìkò tó yẹ kí wọ́n bọ̀ ṣèwé rẹ àsìkò tó yẹ wọ́n bọ̀ ṣiṣẹ́ àsìkò tó yẹ wọ́n gbà ṣiṣẹ́ ìkórìíra àtinúwá wá dìde mo so tase tase bayi ni oluwa wi jade ninu ara won in the name of Jesus Christ kapayas de du amina sada ala eke fowo bayi dodo re o fa ipoira jade lara mi tina toro toro in Jesus name.
1: You need at work all day, every day till payday.
0: Mikili ton bari faso go reya. Eni ton bari tin faso igbedi de.
2: This is Jordan.
0: Mama, iba ba mi mu wa si church o won Olorun lele. To ba se po gbagbo pe woli kan lo ndu yi. Isin meji si ni. Ago meje oni ipade ti awon 13 to 30 awon odo Jesu. Ago mesan ani fun ani ngba si ago mejila o ni si awon agbalagba egbo mi alujanu meta kan nbe ti mo ba eniyan ririn ajo afi to ba ri woli bo le pada awon meteta won ni ki nle pada se ra alujanu meteta yen enikan ni e sawu number 1 eyi ti mo mu eje eyan lojiji elekeji eyi to mo we si aye eniyan emi afi akoko eni sofo eleketa only emi buku ti mo je pe eyan wa be ko si tun pada lo sorun be lai mi aye lai se nkan kan won ni okan wa be ni ko gbe nkan kan re se o se dagba to oko poko le kon se nkan kan bayi loluwa wi alujanu meta ti mo fa aye eyan sofo alujanu meta ti mo mu eje eyan lojiji iku aitojo alujanu meta ti mo je eyan wa be pe yon lo be mo pa lase lati seju ilo ki won wa bi won si ki won pada leyin re e ki be e pada leyin mi eyin aye e pada leyin mi eyin emi ibode e pada leyin mi eyin ewu eyin emi alale ewu ile itedo ile ti mo wa yi emi tin sise nbe o ya wole o mo dide mo in the name of Jesus eyin ayan fe e je npe eni wole bi won se nbo gbogbo eyan omo lohun fi irubo ti adua yi bibeli ni awo fun awo ohun ti eniyan ni yo si fi ra emi e jesu to feran re loju oforiko adua yi nti o wa sele leyin adua yi so fe gbon o bere si pe won na leri ategun ti tun fe wa e pe engineer won ti to lenu ona won ti fe so ise olohun atijo
3: praise the lord oruko mi ni Ezekiel Adejumo mo je omo bibi Ilogbomoso
0: nice mo like yen
3: mo si wa lati ipinle Kwara
0: ni Ilorin le ti wa loni
3: be ni Kayama local government
0: nice
3: mo ni aisan ejeru
0: hypertension
3: aisan yi lo pa baba mi
0: nice je ngbadua nowe bi mo gbonu ese ami egun ti ma nja won ogun ti ma se won leto ti wa eyin te gbe ogun afijo debi ati egun afijo bo ba ti se ami wa tete joko ase toju ase lo ti mo gbe wa bi loni o ti jade lare loruko jesu oya joko
3: bo se se baba mi gele loru ojo yen be lo se mi eje nda ninu be lo nda lenu ironu wa pa mi loru ojo yi ma to di bi 5 o'clock eje nda ti 35 lati 2 mo lati pe okan lara won di kin church wa eni yan awon na lori of lati wa nbi
0: won be nbi lori
3: mo wa pe won mo ni soro bye bye gbogbo won wa ba mi ati refen wa sugbon to ba mi ni ro lori bed ni pe aisan yi lo so baba mi de do arin le

0: aráàlú ògbómọ̀ṣọ́ tí a lọ síbàdàn wọ́n wá bá mi tọrọ omi lọ́wọ́ wọn.
1: Wọ́n tọrọ
0: àti òróró
1: àti ọ́ìlì náà.
0: Bẹ́ẹ̀ni ní kẹ́tọ́ tọ́ dọ́wọ́ mi, mo ju ẹsẹ̀ sílẹ̀. Mo sọ fún Ọlọ́run, èmi àti wòlíì tó ṣe kí ni ká jọ lẹ́jọ́ o, èmi àti áńgẹ́lì tí ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tí wọ́n pè sínú òróró yìí òun lájẹ lẹ́jọ́.
1: Sọ̀gbọ́ wọn lèmi àti wòlíì èmi àtàwọn ọ̀lẹ́jọ́ áńgẹ́lì mi làwọn bá lẹ́jọ́ tí wọ́n dà sínú ọ́ìlì.
0: Tó bá yẹ pé tí ó tọ́ iṣẹ́ ìrìnsẹ̀ sí òdodo ni áńgẹ́lì sì ń ṣiṣẹ́, ẹ̀jẹ̀ yín ọ̀gbọ́dọ̀ kàn mọ́ láyé kò sì gbọ́dọ̀ sọ mí dẹ́nu ayé lẹ̀. Bàbá láti February ọdún tó lọ òun ni mo ti lò ọ̀kan dò ní.
1: Ẹ̀sà ẹ̀ní sùúrù o, ṣé ètò ẹbẹ̀ wọ́n kọ yín ní tẹ̀sán yín.
0: Ọ̀pọ̀ ọkọ mi, ẹ̀gbọ́n mi ń bẹ ń bì.
1: Ẹ bá ń pè wọ́n.
0: Mọ́mí Túndé, níbi tẹ́ ẹ bá wà ẹ mọ̀ bọ̀ wá, ọmọ bíbí inú mi ń bẹ ń bì.
1: Ẹ bá ń pè náà.
0: Fébè.
1: Fébè mọ̀ bọ̀, ẹ mọ̀ bọ́rọ̀ yín bọ̀.
0: Mo wá lo òróró yẹn, inú ilé tí mò ń gbé 9x9.
1: Fébè ṣé n tí dádì ń sọ ìsóòtọ́ ni.
2: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n ní ẹ̀jẹ̀ tí máa ká.
2: Bẹ́ẹ̀ni.
1: Ṣé wọ́n mọ̀?
2: Bẹ́ẹ̀ni.
1: O ti rí rí.
2: Bẹ́ẹ̀ni.
1: O lòun ti rí rí.
0: Wọ́n á sọ fún Ọlọ́run nínú ilé yẹn nígbà tí mo lo òróró àtomi hun. Tó bá pé ìpè yìí dájú sẹ́ẹ̀, tí áńgẹ́lì sì ń fọ̀n bí ọba ìsìn sọ, mo sì rẹ́jọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ mò ń gbọ́. Mo ti yan pẹpẹ nínú yàrá yẹn.
1: Ẹ̀yin náà ní pẹpẹ.
0: Bẹ́ẹ̀ni. Wọ́n á sọ fún Ọlọ́run pé ilé yìí o, mi ò gbọ́dọ̀ sọ dọ́nú ẹ̀.
1: Ìjọ jẹ́ mọ̀ pé létò ti wá lónìí. Ọba àṣàmì, ọba àmọ́ ṣàmì bí ọba wú ọ, o ní sọdún bẹ̀rẹ̀. Jọ́sẹ̀ mọ́lẹ̀ kò ní yẹ́s.
0: Mo nítorí ẹni tí wọ́n ń bá ìpè rẹ̀ rìn kò gbénú àhámọ́. Dandan látọ̀ni èmi náà gbọ́dọ̀ gbénú àhámọ́. Bàbá Ọlọ́run kò ní fún mi fèsì sí.
1: Ọkọ ilé fún yín. Ẹ gbọ́ mọ̀mọ́.
2: Èmi lè gbọ́ rẹ̀ ọmọ ìyá rẹ̀.
1: Ṣé òótọ́ lọ́lọ́run wá kọ ilé fún wọn?
2: Ọkọ ilé fún wọn.
1: Wọ́n sì gba ìwòsàn.
2: Wọ́n sì gbọ̀ ọ̀sán láti gbà hàn kò sí mọ́.
0: Kìtà síbẹ̀ ìmọ̀ tó di tẹ́ láàrin ọdún yìí, a wá lọ sílùú Ìbàdàn, a fẹ́ lọ dúpẹ́.
1: Ẹ fẹ́ wá dúpẹ́.
0: Bẹ́ẹ̀ mo wá síbẹ̀ ní 77. Mo wá ẹ̀mí àtàwọn ẹbí mi lóore ọ̀fẹ́ àti pè mí. Má sọ fáwọn ẹbí mi, mo ní ẹ̀rí etí ìtò.
1: Kètò
0: tó ni alọ́bẹ abúlé pẹ̀lú ìpẹ́lẹ́ àánú.
1: Táwọn èèyàn bá fẹ́ ṣe àtẹ̀símọ́nì wọn lé tó 250 àbí kéékèé ló pé kéé rá mọ́ ìwọ náà wà 77.
0: Ọlọ́run tó bọ̀ mí ní Camry.
1: Ẹ ra
0: oṣù
1: kí Toyota Camry.
0: January ni mo wá 77, February lọ́run fún mi ní Camry.
1: Kètò tí ìtọ́ bẹ́ẹ̀ náwó ẹ̀ méjèèjì mọ́ dìde kànná. Àṣẹ tí ń pa kádàrá dà. Àṣẹ láti máa pọ̀ sí ẹwọ bí bàbá ṣe ń pọ̀ sí. Bí n bá gbọ́dọ̀ lè ṣe àmì jẹ tó jókòó tí lọ ọ̀dọ̀ ẹni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ṣídà.
0: Nígbà tó di ọdún yìí, àwọn kìnnápà wá kó àwọn dírẹ́fà mi.
1: Àwọn
0: kìnnápà.
1: Kìnnápà.
0: Bẹ́ẹ̀ni wọ́n kó àwọn dírẹ́fà mi, wọ́n ń bèrè fún rásán owó tọ́pọ̀. Sùgbọ́nlọ mo wá jí mo wá pé ìyàwó mi mo ní tá a sì ní bí omi àdúrà sẹmọsẹmọ ẹ bùdá rẹ àwa ń jìrà rẹ.
1: Ẹ̀yin inú omi àdúrà
0: kò dé bá wọn. Ọlọ́run tu wọn sílẹ̀.
1: Ọlọ́run tu wọn.
0: Dádì mo tún ní ìdí àná tì yín nítorí pé mi ò fojú rí iṣẹ́ ìyanu sẹlẹ̀ ṣùgbọ́n mo láyọ̀ pé ojú wa sì mẹ́rin lónìí. Mo pe ìrànlọ́wọ́ tó dìde.
1: Àṣẹ láti máa pọ̀ sílẹ̀ wá gbà lónìí ẹ máa pọ̀ sí ni.

0: afitategun iba fe sinoku ija yen pari fure ni o wa okan in the name of Jesus Christ. Oh engineer je ngbo kan ki nmo se lo ewo ti baba iso
1: oruko minister aja fada mi ti mo lati wakaja yi nigba ti mo de ori oke yi odu baba lo pe lo gba ko so 2021 ti mo de ori oke yi ni
2: Jesus city
1: ori oke kan aju ofun mi tele tele ke lo
2: oke won ni e lo bi kan
1: sori oke kan ni
2: eyin ba ku mu ja sibe
1: o ti mo wa de be mo wa ni ah emi ya so mo pe ki mo lo sori oke ipe ki ma bon
2: nibi ti bi
1: ti bi igba ti mo wa de be anki fun wa ni odun na eni pe anybody ko toju aki e pe ani fun
2: ani gba mi
1: ibe ka ma bere fun ta ba fe tori igba ti mo fe yawo mi ori to ti le lodun mefa ti ato mi odo mo
2: ato yin o se kini
1: ti odo mo rara
2: lodun mefa te ti fe yawo ni to bo imi to re o
1: yawo ni wa so fun mi pe iwo wo bi n pada fi ole na ni akọta lo je ma ti kun bayi lo ma loyun
2: se gbọ e wo bi yawo won se nti won ewu le fi ole na ni emi to je wi po mo po lara mi bi an ba ti kan mi bayi ma kan ni mi bi o ti doyun mo wa n bo gbe fodun mefa okan mi kan mi o ti fe kan mi pa ko si nkan kan ninu ba bi yin
1: o da so fun mi be o tori pe mo wa sori oke yin waju re ma kan fun baba kan fun mi loyo baba ye gbona go logun oni kele wa 50,000 ipo wa ba mi si agbo ti ma ma mu mo fun okunrin ni 50,000 in irise re
2: magbo magbo
1: magbo magbo enikan waju re mo jojo ko ni ki lo si ori oke yen ama gba ti mo di ori oke yen o gaga mo fe wole sibe ilo ki so fun mi pe o ti debi to lo igba ti mo koju seyin be mo resource yi pe ah ero po mo si pada resource
2: e ba ya be
1: e te wa fun mi lanki yen mo wa fin bere orun ma dide ọ̀sán máa gbàdúrà
2: ṣe ṣe wọn kan wọn dìde lóru máa sun gbogbo
1: ni máa wà lẹnu iṣẹ́ torí dẹ́fà ni mí mi ká ni mo wá mo tún fáwọn ẹ tí mo gbàdúrà pé wọn lọ méjòjò tì mí obìnrin yìí pẹ̀lú bó ṣe bá mi ṣe tó ṣe wúwẹ́ ṣe wá dé agbẹ́ pé ní ọ̀sán àdìjọ kan yarí ọlọ́ba àwọn fámìlì mi ó ní ìwọ̀n fọmọ yín rẹ̀ nípa tọ̀ ọ̀dọ́ mọ́
2: ó tù yín láṣì
1: tí mo fi sí kọ̀kọ̀ ó lọ tún gbàgbà àwọn mo dúpẹ́ fọ́lọ́ orí òkè bí mo ṣe wà yìí ìyàwó mi ní pẹ́jà lójú
2: kò ní pẹ́ ṣe kíni
1: ìgbẹ́ bímọ mo wá sọ fọ́lọ́
2: mántù yín wà ńkọ
1: mántù yẹn wà lọ
2: ó sì ń bẹ lọ yín dìṣẹ bí ọmọ mélòó ló wuyùn
1: ọlọ́mọba ṣe fún mi lọ́rọ̀ ó wù mí kí n bímọ pọ̀
2: bíi mélòó
1: ó wù mí kí n bí mẹ́fà
2: fún tẹ́ ẹ wí bẹ́ẹ̀ ni ó ṣe rí kíyàwó yín ó bí wẹ́rẹ́ ká bá wọn yin ọlọ́run ẹ sì bí márùn yòókù in Jesus name.
0: Nice. Ìkan ló tún gbọ́ yẹn gbogbo ẹ̀yọ́ ọmọ ọlọ́run wo ti jésù olùgbàlà ń sọ ayé bàbá yẹn dà ọba tí èjì èèyàn ọ̀rá rè mo fi ọ̀fọ̀ ayé rẹ fún jésù gbogbo ẹ̀yìn tẹ́ ẹ gba jésù lọ́jọ́ sunday ṣé ẹ mọ̀ pé mo ti sọ nǹkan kan fún yín a pàdé láàárọ̀ yìí ká lè sọ̀rọ̀ nípa ìbọmi rẹ múra o ẹ mọ bíbélì ni work out your salvation ẹ ṣiṣẹ́ ìgbàlà yín pẹ̀lú ẹrù àti ìwárìrì ẹ jẹ́ mọ̀ lọ gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run pátá àtọmọdé àtàgbà bí n bá ráwọn bíi 250 tí wọ́n lè ní pásítọ̀ ẹ jẹ́ gbin irúgbìn 1000 kẹ́ ẹ fi ṣètò là ó ti tó wọ́n ní díẹ̀ tó nù kó ní nǹkan bọ́ọ̀ bá wà ní àwọn 250 wá múra torí pé wọ́n fún ọ ní àsopọ̀ tó kọjá òye rẹ tàbí o ní ìdámẹ́wàá tó fẹ́ san mo ní gbádùn ààyè ṣe ń gbà mọ́ fi ìdámẹ́wàá dùn prógrámù ọlọ́run ọba ń gbọ́ account number church ni 1966-36-38-73 ẹ wò mí sà access bank ni tí ìyàn ọba wọlé comfort life mission ni ó gbé jáde o account number church ni o ẹ lo eléyìí 2017-42-90-47 comfort life mission international ni yẹn ló gbé jáde first bank leléyìí mú ìdámẹ́wàá rẹ fi tì í pé olúwa láọ̀nà àbáyọ fẹ́mi náà óò lẹ́yìn ìgbà náà ẹja lọ church ẹja pàdé nínú ìpàdé agbára láì mú ìgbàlẹ̀ rẹ dání ayọ̀ ní tiẹ̀ gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run tí wọ́n bí ẹ̀ wá kúnlẹ̀ ẹ̀yìn tẹ́ máàkì wedding anniversary yẹn wá kúnlẹ̀ júná mẹ́kàpá aládá àṣà mo sọ tẹ́lẹ̀ agbára ọlọ́run tí ń mú nínú ọbí gíga pọ̀ wọnú ìpínyàwó yín ẹ lọ tayọ kẹ́ ẹ ṣe rere á dára fún yín happy birthday long life and prosperity happy wedding anniversary ẹnìkan ní wo ni mo fẹ́ sọ testimony 080 080-71-65-66 E send the message ire atanu ko ban
3: from Lagos. This is
4: Jordan 105.5 FM. This is Jordan 105.5
5: Nation with a voice for untripping.

0: oníborí mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ nu rẹ ogun lẹ kò ní borí ẹ wọ́n lè gbógun lóòótọ́ kò ní borí ẹ ogun ọ̀sán kò ní borí ẹ ogun òru kò ní borí ẹ ogun tó máa ń já wọn bọ́ nílé tàbí bí ọ kò ní ní ipá lórí ẹ ogun tí máa ń pa ìràwọ̀ ní ibi tàbí bí ọ kò ní lágbára lórí ẹ ogun tí máa ń já wọn bọ́ ní ìkórìtà ògo ní agbègbè tí o ti wá kò ní ní ipá lórí ẹ ó dà ìwọ ò ní jábọ́ ò ní jábọ́ wọn ò ní rí ọmú òkè ọ̀là tó wà níwájú rẹ wà á gùn àgùnyè ló gùn àgùnyè ló máa gùn àgùnyè ló máa gùn wà á dé òkè wà á pàṣẹ lókè ọmọ rẹ á dókè yóò pàṣẹ lókè wà á fọmọ rẹ yangàn ògo rẹ á jáde wà á dẹ̀ ṣe bí ọba jésù olúwa orúkọ mi ò yí padà apostle àti wòlíì mustapha solomon láti ìjọ seed of christ golden church land of reality tí olùjọ á wà ní gbárẹmú ìdíòbí airport area ní ìlú ìbàdàn mo sọ tẹ́lẹ̀ ayé ẹ̀ máa dìde lórúkọ jésù ayé ẹ̀ máa dìde lágbára ọlọ́run lónìí sunday gbogbo ẹ̀yìn ọmọ náà tẹ́ wà ń bàdàn àjọ máa pàdé lẹ́yìn bẹ́ẹ̀ ni ìpàdé tòní ní agbára lórúkọ jésù wá sí bí ọba tó bá ti dé ọ̀rẹ́ méjì agúgù sọ pé ò ń lọ sí bí ọba kò sẹ́ni tí ò mọ bẹ̀ ọ̀rẹ́ méjì agúgù sọ pé ò ń lọ sí bí ọba nígbàrímú kò sẹ́ni tí ò mọ bẹ̀ ìpàdé tòní má mi sẹ́ lórúkọ jésù wà rà lọ́gbà lásù ìgẹ̀dọ̀ road hotel bus stop sọ pé ò ń lọ sí bí ọba kò sẹ́ni tí ò mọ bẹ̀ ìpàdé tòní kò sẹ́ miss lórúkọ jésù ògo rẹ̀ á jáde májá pa ìsìn oníjẹ mo ti sọ fún ẹ láti jẹta pé béèrè níbo níjọ sí bí ọba wà ní agbègbè yìí tàbí ní ìlú yìí má pa ìsìn tòní jẹ tó bá ti ń pàjẹ tẹ́lẹ̀ má pa ìní jẹ infact tó bá rí pé kò sí nílùú tó wà gangan tó bá wà ní ìlú òdì kejì tètè jí lọ bẹ̀ àwòrán méjèèjì yìí èèyàn ò gbọdọ̀ mí ìsìn ẹ̀ tó o bá mí sí kan níbẹ̀ kò pè é kó tó akọ̀rẹ́ tí ó gbà méjèèjì mo gbàdúrà bólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà níwájú olúwa tí ẹ̀mí dúró ògo àti ọlá rẹ̀ ó máa fara ó yá gbà torí pọ́gun láyé kí mo pè é
1: ogun láyé
0: ogun bẹ́ kí n tó sọ̀rọ̀ ọlọ́run mo pàdé ẹ̀rí kan wọ́n nílé ilé wọn ẹ̀ jẹ́ kán kàwé àwọn tó tún wá kàwé lákàyọrí wọn ò fẹ́ ó ṣe àgùnbánirọ̀ ìgbésẹ̀ wo ló gbé torí àgùnbánirọ̀ ṣe gbọ́ tó débẹ̀ wíkìlọ̀ tó mú lẹ́sẹ̀ kí lọ́nà àbáyọ ẹ̀ kó tó di pé ó ṣe àṣeyọrí ẹ̀já gbọ́ ń bọ̀.
2: ẹ ká ní dáàdi yìí nínú nílò afẹ́fẹ́ ni láti àyùbọ́ yìí ní tìlẹ́rì rọ èmi kẹ́mi sọ́lá àwọn ìfọ́lù mi láti 2021 èmi tí ń fọ́lù mi àti gbàmù rẹ̀ tí ń fọ́lù mi mo ti rí pé ìgbésí ayé mi ti change wá sí orí wá sí lọ́fọ̀ àpè ní last year mo wá gbàdúrà lórí àwọn ọmọ nítorí pé nídìílé bàbá mi àti gbòòrò kìnyẹn ó máa ń ṣòro díẹ̀ kí n kan tó gbà láti jáde university débi pé service ó máa ní ẹ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àgbà nítorí pé ojú àkọ́bí mi rí díẹ̀ òun àti àkọ́bí mi àti sẹ́kọ́ndì mi wọ́n ìjọ ṣe tán báyìí wọ́n sì ti sáàfù tó ní inú oṣù yìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba nítorí pé ó ṣe pẹ̀lú ìrọ̀rùn wọ́n lọ láyọ̀ mo ń bọ̀ láyọ̀ mo parí service náà ọ̀láyọ̀ àti àlàáfíà ìrógùn àìsàn ìrógùn ìdààmú lórí wọn ọjọ́ tó fẹ́ máa lọ sátani gbógun nípa àwòrán tẹ̀lé fún wa dádì àtòmi olúmọlù fọ́mù yìí torí pé ìgbà má lè lọ kò sí ìwọ tó ṣe tẹ́lẹ̀ fúnkù ọ̀la tó fẹ́ travel lọ sí ní niger state bó ṣe sick nìyẹn kò dé sick
0: Sapo mo bae wi
1: mo bae wi
0: oya wale
1: gbele
0: adua

0: from Lagos. This is
1: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
2: Station with the boys for entrepreneurs. Lua.
3: Mama gentle duro denu iku o baba
4: ijo mo pe bi oju tin mo ti le su ore ofe olorun le mi ati rigba lati ma ri oju to mo ati ile to su lojojumo ore ofe olorun mi sa awoko ajoji laaro yi wa de ba wa ri ile to su lale yi Oluwa tun fun olore ofe lati ri ile to su lale yi sile oni Olorun mu o se layo ati alafia Olorun o je ko ri idamu e ka le gbogbo le e ku sile oni sile ayo lo ma se laye o tun wole lo su Olorun orun ko ma ba o lo ori ofe Jesu ko wa lori aye re ani Jesu pupa omo ran lowo orun ko wa ninu ire ajure oju oye ire ajoni o ti wo ju oru ye lo loruko Jesu Olugbala ere ajo yo ni dikun ma lowo oni di aru oni di aisan Oluwa ti nbe ti emi nbe awagbara ti mo pade eyan loju ala ti a de je kise lo sele te eyan a de ma file loju aye won ni pade mo bere fun abo to daju lori gbogbo eyi te gbo mi lale ni gbogbo to ti gbo mi ki abo Olorun ko wa lori aye re e ka le ko sibe oni gbogbo eyi te lo sun mo fẹ kan bá wa sọrọ kan máa lè gbàdúrà fún wa pé kò sí ohun tó ṣẹlẹ sí ènìyàn láyé tó jẹ wípé ó wà ordinary rárá kò sí tó bá rí ẹni tó dìde ìkankan wo ló ní ọ̀ràn lọ́wọ́ tó bá rẹni tí ọ̀nà ẹ là tó bá rẹni tí ìrìn àjò ẹ lọ déédéé ìkankan ló ràn lọ́wọ́ ó lè má lè ṣàlàyé ẹ bọ àwọn kankan wà níbìkan tó ràn yàn lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì tó bá rí ẹni tó ń ja ogun tó bá ń ja ogun kan tí ogun yóò bá ṣe tó gbàdúrà tí ò lọ tó gbàwẹ̀ tí ò lọ tó ṣe sọ́ọ̀rù tí ò lọ olórí òkè kò lọ má jẹ́ kí ìyẹn dá ìrẹ̀wẹ̀sì sí ọlọ́kàn ohun tó wà nídìí ẹ̀ wo ni ó fa ó fi rí bẹ́ẹ̀ kò tí ì sí nǹkan láyé yìí tó wá ordinary le kódà wọ́n bá sọ fún ẹ pé àṣìṣe ló ṣe tó fi bára ẹ níbi tó wà òun ṣojú lásán àwọn agbára kan wà nídìí ẹ mo fẹ sọ fún ọ ní ìgbà míì máa ń wà ènìyàn máa ń wo ìgbésẹ ẹlòmíì tábì kọpí ẹ tí ò ní mọ a kàn rò pé ìgbésẹ tòun lòún gbé kò ní mọ pé nǹkan tẹnìkan ṣe ló ti òun sí nǹkan tí òun ṣe ní gbogbo ayé òtítí wà o bẹ́ẹ̀ ni sà òtítí wà nǹkan tó ń pè ní òtítí ẹ ní òyìnbó fún àwọn ọmọ tó fẹ́ gbọ́ mi ó náà pè ní influence o lè máa mọ ẹ̀jẹ̀ lè tìẹ́ sí nǹkan tó mọ̀ ìpìlẹ̀ lè tìẹ́ sí nǹkan tó mọ̀ àwọn ọ̀rẹ́ lè tìẹ́ sí nǹkan tó mọ̀ sọ́ọ̀lù ó pàdé samuel samuel wá sọ fún pé kó lọ bá òun níbìkan pé ibẹ̀ ló ń ti máa fìdí ìjọba ẹ̀ múlẹ̀ ọ̀ kí samuel tó dé àwọn ogun ti dìde sí ó kàn rú bọ fúnra ara ẹ̀ ni ṣùgbọ́n nígbà tí samuel dé samuel wá pé kò bá ní sùúrù o ní àgbà tí mo rí àwọn ogun tó dìde nǹkan máa ń wà tó ń tí ìyàn gbé ìgbésẹ̀ tó le láyé o ló jẹ́ kí n fẹ́ bá ìgbàdúrà lálẹ́ padà jíṣẹ́ olódùmarè sùn tó o bá rí ọkọ ẹ tó bá ń hùwà kan má rò wípé ojú lásán ni jọ jẹ́ kí ọ̀rọ̀ mi kó yí ọ ó bá jẹ́ wípé ọ̀rọ̀ ó ń di gbèsè gbèsè lásán o lè má rò wípé àìrí ìrànlọ́wọ́ ni tàbí owó tó ń gbà ní òdo ọ tàbí iṣẹ́ tó ń ṣe èrò ènìyàn nìyẹn ṣùgbọ́n bó o bá jẹ́ alárojinlẹ̀ tó dẹ̀ jẹ́ ẹ̀mí wàá mọ̀ pé nǹkan kan tó lè ṣàlàyé ó wà nídìí ẹ̀ torí mo mọ̀ nígbà tí mi ń gbàdúrà pé ó dídí ẹ̀mí ni gbèsè ó bá dẹ̀ jókòó síbì kan kì í fún èèyàn lọ́kàn balẹ̀ ibi tí gbèsè bá jókòó kì í jẹ́ kéèyàn rí ìrànlọ́wọ́ ibi tí gbèsè bá jókòó èrè kì í jókòó ńbẹ̀ ibi tí gbèsè bá jókòó ènìyàn kì í ráàánú gbà tó lè ka ojú ohun téèyàn fẹ for instance tó o bá ní di 100,000 bí ẹ̀mí gbèsè bá jókòó tì ọ́ bí ìrànlọ́wọ́ bá máa wá ìrànlọ́wọ́ 10,000 o lo ma ri bi emi gbese siri niye o le ma ro pe ile eyan ni emi gbese ma nje ki awon to le ran lowo isaida ki won ko rira e tabi ki won gba pe e bo siri niye bo ba ri omo to nwu wa ku wa ma ro wi pe egba to nko ni ya egba ye o le je egba ni loto sugba o titi kan wa to nti lo saarin egbe tegbe be ni sa o titi kan wa to nti to je ko ma wuwa kuwa o mo mo ti sa lori radio pe omo kan wa to je pe obi e ntoju e gbogbo nkan ni won ra fun be ni won ma ra kan ni dozen dozen fun ni o de wa ni boarding house a kan lo ji pata elomi wa de lu pata ba de eru e wa ri wi pe iru pata to ji e koda e to da julo o wa ninu eru e igba ti ya jade si oro e ona to mo wi pe agbara kan o wa ni die owo kan o wa ni die egbo mo ti ri pe bi omo ba njale won mo yo ole loju omode o olohun mo ti ri pe won yo loju omode wa ni wa si kankan wa yo loju omode sori ma ro pe mistake to se o lo ti e lo sibi ti o wa ri beyond that ko mo pe e kankan lo fa to fi se mistake e gbogbo eyin te ba gbo mi lale yi o titi ya loluwa ni ki n bawu lara e o titi to n ti e ko ma gbe igbese ku o titi to n ti e to je ko ma lo sibi ti ibanuje wa awon agbara to n ti e to ni ko ma se nkan to ma je ki owo da lowo e oruko jesu olugbala o ni mo fe bawu lale oluwa ko bawe bo ba ri omo to duro e kan ti ni bo ba ri alaseyori o ni otiti kan leyin na egbo o ni mo fi n gba igbadura lale o mo wa fe so fun o oluwa ni ki n gbadura fun gbogbo abiyamo ni ola o ni mo fe so fun o lo je ki n ma saluye oluwa wi pe ki n lo ba ise edidi aje to fe waste ogo awon omo ki n lo baje oluwa wa wi pe ago kan osan o lo ma gbadura ye ni ojo Monday gbogbo abiyamo ti o bi omo to fe jeun omo o ni mo pese ipade ye ipade abiyamo ni gbogbo abiyamo to fe jeun omo o sunkun lori omo o titi kan ni ti se pe omo ye fe be gbo mi daadaa ni ọpọlọpọ igba nigba ti mo wa kekere ma ma so fura emi gangan mo pe ikankan lo ti ni ki ma se nkankan o wa lo ba baba kan bo ni baba mi o fe se kini mo bàbá yẹn mọ wípé agbára kan ni bàbá yẹn wá sọ wípé olóògùn lòun òun ò lágbára àti dojúkọ agbára tó ń tì ẹ yẹ ṣùgbọn kí n lọ bá wòlíì kan wọn wá pe mọmọ mi kí mọmọ mi lọ mú mi bá wòlíì kan pé kí wòlíì ẹ máa gbàdúrà ẹ gbọ omi àdúrà ni wòlíì yẹn bù fún mi ó wá bù sínú ago ìgbàlà ó ní ogun yẹn máa ṣẹ wọlé bẹẹ náà lolúwa ní kí n ṣe fún gbogbo àwọn abiyamọ lọla ọmọ yẹ ó ti kàwé kò ríṣẹ́ mọ̀mọ́ jájọ gbàdúrà fún lọ́la ọmọ yẹ ó ti dàgbà ó dẹ̀ ti tó lọlé ọkọ wọn kò rí ọkọ jájọ gbàdúrà lọ́la ọmọ yẹ bó ṣe ń lọ yẹ bí ìrìnàjò ẹ̀ ṣe ń lọ ó ń pa ẹ lẹ́kún ọwọ́ kan ló ń tì í ọwọ́ yẹ lolúwa ní kí n bàjẹ́ nínú ayé àwọn ọmọ yẹ èmi àti àjọ gbóhùn sókè àjọ bí adáni wáyé pé ọwọ́ tó ń ti àwọn ọmọ mi pé kán máa pa mí lẹ́kún kí ọwọ́ yẹ kò gbẹ agbókan ọ̀sán ni ní cac faith bible assembly báyìí ni sà olúwa ló pa láṣẹ ó yẹ kí n ti lọ sórí òkè torí ọ̀sẹ̀ yìí òun náà ni ọ̀sẹ̀ bẹ́ẹ̀dẹ̀ mi gbogbo ìgbà mo bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀dẹ̀ tí mo bá ti ṣe ọjọ́ ìbí iwájú olódùmarè ni mo máa ń jókòó ṣùgbọ́n olúwa wí pé o gbọ́dọ̀ lọ torí èmi ọlọ́run tó wù ẹ́ yè òun náà ni mo fẹ́ kó o gbàdúrà kí àwọn ọmọ gbogbo kí wọ́n yè ọmọ ẹ̀ ń bà ẹ́ nínú jẹ́ jájọ pàdé mọ́mì ní ọjọ́ Monday aago kan ọ̀sán náà ni aago kan sí aago mẹ́ta òun náà la máa fi gbàdúrà àbá ti gbàdúrà olè mọ́jàdúrà wákàtí kan lọ ó pẹ̀tù pátápátá wákàtí kan àbọ̀ àti parí àdúrà ó ti padà sílé bẹ́ẹ̀ ni sà mọ́mì torí ọmọ yẹ má búra ẹ mọ́lé o má kàn sọ pé ó ti sú ẹ mo gbàgbọ́ pé ó ti rìn lórí ọmọ yẹ mo gbàgbọ́ pé ó ti dààmú lórí ọmọ yẹ ṣùgbọ́n má búra ẹ mọ́lé lọ́la mọ́mì mo fi ọlọ́run bẹ̀ ọ́ má búra ẹ mọ́lé má dákẹ́ bẹ́ẹ̀ ni yorùbá gbàgbọ́ pé bí náà ò bá tí ì tán lórí ẹ̀jẹ̀ kì í tán lè kanna ó lè dákẹ́ lórí ọmọ yẹ ó lè dákẹ́ lórí wọn lágbára lọ́wọ́ ọlọ́run wàá jẹun wọn lágbára lọ́wọ́ ọlọ́run omo yesi ma se fun oje lagbara lowo olorun omo yesi ma gbe ede bi ogo ja do jai jaye lona since faith baba assembly miran na lati lo gbadua ni number 10 ni power line ni miran bo ba ti de miran bus stop sati gbokada ko lo nlo si power line moruga ko ni church to wa legbe new church to ten olu nlo gbogbo ita gbo lati ayobo komadi le ma gba e ba ti go maruwa to lo si miran e bo le ni moruga ke so pe e nlo si church to wa legbe new church to ten ni power line wa lowo si o mama jajo gbadua lola bẹ́ẹ̀ni sà gbogbo ọ̀nà ni kó jájọ gbàdúrà mo ẹ̀kọ́rẹ́jẹ mo gba oníyànjú lórúkọ olúwa olúwa sọ fún mi pé òun ò dá olóhùn lórí àwọn ọmọ yẹ ohun tó ní kí n ṣe lórí àwọn ọmọ yẹ màá ṣe kàn bá mi kọ́fọ́tù wọn dání tó bá jẹ́ pé ètò lè pè kó pàdé ẹ láti ibi iṣẹ́ jẹ́ pàdé ẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé ò lè pè kó pàdé ẹ kàn bá mi kọ́fọ́tù wọn dání èmi àti àjọ gbàgbà yọrí àdúrà lórí àwọn fọ́tò yẹn ọlọ́run á dẹ̀ gbọ́ á dẹ̀ dá wa lóhùn ọlọ́run á dẹ̀ fi agbára ẹ̀ wọ̀ lórí wọn bẹ́ẹ̀ ni sà àdúrà rẹ máa gbà ó ní dààmú lórí ọmọ ó ní ṣe lásán lórí ọmọ ọmọ tó ti bà ọ lórúkọ jẹyẹ yóò padà tu orúkọ ẹ ṣe mo gbàdúrà fún gbogbo ọmọ tó tara ẹ jáde wọn à ní dẹdú arinlẹ olúwa sọ wípé iṣẹ àjẹni o ọmọ tó dédé dìdàkudà yẹ ọwọ àjẹni o olúwa wípé bá a bá ti ké òwò ọlọrun yóò bàjẹ òwò àbàjẹ lórí wọn wà á dẹ láyọ lórí àwọn ọmọ yẹn abókan ọsọ lọsànán monday bẹẹ ni sà olúwa ló paláṣẹ gbogbo ènìyàn ibikíbi tó bá wà tó bá wá ní orí ọfẹ mo sọ fún gbogbo àwọn ọmọ mi tó ń lọbi iṣẹ màá try láti pray lórí facebook bẹẹni a máa wà láì lórí facebook bẹẹni àjọ gbàdúà bẹẹni dànẹ bàbá àdúà wọlọsọ facebook page wo náà ló ti lè rí wa wò lọla agbára ọlọrun yóò ràn ọ lọwọ ọwọ ọlọrun yóò wà lórí ayé rẹ yẹ wá gbàdúà fún ọ bó ti ń lọ sùn ọwọ tó bà lé iṣẹ yẹ tó jẹ kí iṣẹ yẹ ó pè yẹ ọwọ yẹ kó gbẹ má jẹmú òkùnkùn tó ta sọ bù ọ tó jẹ kán rí ọ ọwọ yẹ kó gbẹ olúwa wí pé kí n sọ fún ọ lálẹ́ pé kó o ṣí ọwọ́ òkùnkùn lára rẹ bẹ́ẹ̀ni kó wá aṣọ ọwọ́ ara ẹ mọ́ bá jẹ̀mú àtàjèrè gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ lọ́sẹ̀ yìí ṣe mọ̀ pé wàá pàdé aláàánú gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ lọ́sẹ̀ yìí ṣe mọ̀ pé wàá pàdé olóore gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ lọ́sẹ̀ yìí ṣe mọ̀ pé ẹ pàdé ìrànlọ́wọ́ gidi sá lágbára lọ́wọ́ ọlọ́run ọ̀sẹ̀ yá pé yẹn wà á rí ọwọ́ ọlọ́run ọrẹ yẹn ọrẹ àṣírí bíbù rẹ ọlọ́run ní kí n gbà lọ́wọ́ ẹ lọ́sẹ̀ yìí bẹ́ẹ̀ ni mo tún lọ lọ́sẹ̀ yìí dáṣọ àṣírí bù mí ọlọ́run má jẹ́ kí àṣírí mi ó tú ₦550 náà la máa ń dá ní gbogbo ìgbà mo bá jẹ́ ẹni tó ń tẹ̀lé mi dáadáa wà á mọ̀ pé ọrẹ tí mo fi ṣeré tí máa ń dárúkọ fún ẹni ní gbogbo ìgbà èmi gbàgbọ́ wípé wà á padà rí ọwọ́ ọlọ́run èmi gbàgbọ́ wípé wà á padà yin ọlọ́run lógo àláfíà fún ọ oorun ayọ̀ ló máa sùn má gbàgbé aago kan ọ̀sán ní ọ̀la monday bẹ́ẹ̀ ni tá a bá ti gbàdúrà wà á padà dúpẹ́ pé mo gbàdúrà yẹ kó fọ́tò àwọn ọmọ yẹn dání má sọ tí ọlọ́run ràn mí lọ́wọ́ ìgbésẹ̀ tó ní kí n gbé lórí àwọn ọmọ tèmi náà ìwọ náà máa gbé ọlọ́run dẹ̀ máa múnú àwọn ọmọ rẹ dùn ọkàn rẹ á balẹ̀.
5: Jordan 105 FM.
4: Ojú òní tí o yóò dára fún ọ já pàdé ní ọ̀la Saint Faith Baba Assembly number 10 ní power line ní mìíràn o bá ti dé mìíràn bus stop sáti gbọ́kadà kó describe wọn pé power line moruga ló ń lọ ní new touch hotel o bá dé moruga bus stop béèrè pé power line ló ń lọ lẹ́gbẹ̀ẹ́ new touch hotel wájú rẹ̀ fún ọ orí ayọ̀ ló máa sùn wájú jí ìṣẹ́gun lálẹ́ yìí bó ti ń lọ sùn psalm 76:77-78 olùmọ̀ọ́ká wájíláyọ̀ àti àlàáfíà kí ọ̀rẹ́ rẹ sínú àkáǹtì mo pè fọ́ yìí 61-42-08-38-72 61-42-08-38-72 jumping last time 61-42-08-38-72 ope daniel olufemi komolafe ko de pe mi ki gbadura fun 080 2930

0: náà ló kí ọrùn.
1: Alleluia.
0: Mo kí gbogbo ọmọ náà bọ̀ gan ni fún Ẹlẹ́dùmarè.
1: Alleluia.
0: Orúkọ mi ni Wòlíì Ọlárẹ̀wájú Bankole. Wọ́n ní kí n sọ tẹ́lẹ̀ sí ọ lónìí pé lọ gba ojú rere.
1: Amen.
0: Lọ gba ojú rere.
1: Amen.
0: Mo gbàdúrà fún ọ wípé àdáwọlé rẹ lọ́sẹ̀ yìí kó yọrí sí rere.
1: Amen.
0: Bó ṣe ń wọnú ọ̀sẹ̀ yìí lọ aláàánú àyànmọ́ kó pàdé rẹ
1: lára. Amen.
0: Ibi tó fọkàn sí lórúkọ Jésù Olùgbàlà ìrànlọ́wọ́ kó dìde fún ọ.
1: Amen.
0: A ní àdúrà ń gbà lónìí níbi kíbi tó bá wà sàmà ṣe àmì oríire ò ní gbà bọ̀dẹ̀.
1: Amen.
0: Ayé ò ní rí ọmú.
1: Amen.
0: Ọ̀tá ò ní rí ọmú.
1: Amen.
0: Ẹ̀ṣẹ̀ ò ní rí ọmú.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Lónìí mo pàṣẹ wọn ní gbòkú ọmọ ká.
1: Amen.
0: Lọ́sẹ̀ yìí mo gbàdúrà iṣẹ́ rẹ ò ní di iṣẹ́.
1: Amen.
0: Lọ́sẹ̀ yìí mo gbàdúrà kọ́ tó rántí ẹnikẹ́ni Olúwa rántí ẹ.
1: Amen.
0: Àní lọ́sẹ̀ yìí mo gbàdúrà ọwọ́ àánú Olúwa tó ga kọ́ pàdé rẹ lọ́nà.
1: Amen.
0: Gba ojú rere.
1: Amen.
0: Gba ojú rere.
1: Amen.
0: Mo gbàdúrà fún pé ohun tó ń wá gẹ́gẹ́gẹ́gẹ́ ọwọ́ rẹ kó tẹ̀.
1: Amen.
0: Ohun táyàn mọ́ rẹ nílò ọwọ́ rẹ kó tẹ̀.
1: Amen.
0: Ilẹ̀kùn àánú tó máa ń ṣí tán ọ̀run ṣe fún ọ.
1: Amen.
0: Ojú rere Ọlọ́run tó máa ń ṣí tán ọ̀run ṣe fún ọ.
1: Amen.
0: Ọwọ́ Ọlọ́run tó ga ọ̀run pàdé rẹ lọ́nà.
1: Amen.
0: Gba ojú rere.
1: Amen.
0: Gba ojú rere.
1: Amen.
0: Gba ojú rere.
1: Amen.
0: Gba ojú rere.
1: Amen.
0: Gba ojú rere.
1: Amen.
0: Ẹni tó ní òní jọ kọjá orúkọ Jésù ta orí ẹ kọjá.
1: Amen.
0: Ẹni tó sọ pé òní jẹ́ kí ọ̀nà rẹ̀ ó là mo ní ta orí ẹ kọjá.
1: Amen.
0: Ẹni ń gbógun tì ọ́ ẹni fira ẹ̀sọ́rẹ́ dógún fún ọ lórúkọ Jésù kọ́ kú ikú òjijì.
1: Amen.
0: Atú ọ sílẹ̀.
1: Amen.
0: Atú ọ sílẹ̀.
1: Amen.
0: Atú ọ sílẹ̀.
1: Amen.
0: Atú ọ sílẹ̀.
1: Amen.
0: Atú ọ sílẹ̀.
1: Amen.
0: Atú ọ sílẹ̀.
1: Amen.
0: Atú ọ sílẹ̀.
1: Amen.
0: Atú ọ sílẹ̀.
1: Amen.
0: Atú ọ sílẹ̀.
1: Amen.
0: Atú ọ sílẹ̀.
1: Amen.
0: Ó yà gbọ́ ojú rere náà.
1: Amen.
0: Gbọ́mi lónìí ni mo pàdúà.
1: Yes.
0: Níbi kíbi tó ti ń gbọ́mi ọwọ́ Olúwa tí ń mú ogun kúrò nínú ayé èèyàn owó inú ayé.
1: Amen.
0: Láti òní yìí lọ mo ní láti òní yìí lọ mo ní láti òní yìí lọ lórúkọ Jésù gbọ́ ojú rere Ọlọ́run.
1: Amen.
0: Ẹ gbé sókè mo fẹ́ kí ẹ gbé ohun yín sókè ó mo pàṣẹ àmì tó lágbára àmì tó lágbára àmì tó lágbára. Kí Olúwa kó yà ọ lẹ́nu.
1: Amen.
0: Mo ní kí Olúwa kó yà ọ lẹ́nu.
1: Amen.
0: Aṣọ ogun tó ń wọ̀ kiri Olúwa gbà lọ́rùn rẹ.
1: Amen.
0: Bó ṣe ń lanu sàmì àwọn ọmọ rẹ gba ó ń la ayé já.
1: Amen.
0: Àwọn iṣẹ́ rẹ ó ń la ayé já.
1: Amen.
0: Àdánwòlò rẹ ó yọrí sí rere.
1: Amen.
0: Gbàánú Ọlọ́run.
1: Amen.
0: Gbàánú Ọlọ́run.
1: Amen.
0: Gbàánú Ọlọ́run.
1: Amen.
0: Gbàánú Ọlọ́run. Gbàánú Ọlọ́run. Ọlọ́la.
1: Amen.
0: Ọlọ́la.
1: Amen.
0: Ọlọ́la.
1: Amen.
0: Ọ̀nà ojú rere.
1: Amen.
0: Ọ̀nà àánú.
1: Amen.
0: Ọlọ́la.
1: Amen.
0: Ní ọ̀sẹ̀ yìí gbogbo tó ń fẹ́ Olúwa kó dẹ lóhùn.
1: Amen.
0: Bó ṣe ń ṣàmìyẹ tẹnu rẹ̀ ṣàmìyẹ ó yá rìn wọ́n lójú rere.
1: Amen.
0: Rìn wọ́n dún àánú.
1: Amen.
0: Ní wọ́n dún orí rere.
1: Amen.
0: Ní wọ́n nú àánú.
1: Amen.
0: Ẹni sọ pé òní jẹ́ kíde ní Olúwa ó ṣe nínú ayé rẹ̀ lórúkọ Jésù kó sunkún má lè jí mọ́.
1: Amen.
0: Níbi kíbi tó bá dojúkọ ọ̀nà kó wà ń bẹ̀.
1: Amen.
0: Ibi kíbi tó bá gbà ọ̀nà kó wà ń bẹ̀.
1: Amen.
0: Ẹni sọ pé òní nísinmi ọjọ́ alẹ́ lórúkọ Jésù kò ní dọ̀la.
1: Amen.
0: Gbàánú Ọlọ́run.
1: Amen.
0: Ẹ jẹ́ gbọ́ tí ọ̀rọ̀ Olúwa sọ nínú ìwé Psalm 55:16-17 kìlọ̀ wí.
2: Bí ó ṣe ti èmi ni.
0: Bí ó ṣe tèmi ni.
2: Èmi yóò kígbe pe Ọlọ́run.
0: Èmi yóò kígbe pe Ọlọ́run.
2: Olúwa yóò sì gbà mí.
0: Àwọn kan wà ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ báyìí ẹ̀rù ń bá ọ àti kígbe pe Ọlọ́run Olúwa náà máa dẹ ẹ lóhùn lónìí gba ìdáhùn. Mo ní lónìí kò gba ìdáhùn. Mo ní lónìí mo ní kò gba ìdáhùn. Àní lónìí kò gba ìrànlọ́wọ́. Ibi tó fọkàn sí ibi tó fojú sí lọ́sẹ̀ ìgbà ìrànlọ́wọ́ Ọlọ́run.
1: Amen.
0: Ọkùnrin yẹn dá oní sáàmù wípé òun yóò pe Olúwa yóò ṣẹ̀ṣẹ̀ kíni.
2: Yóò gbà òun.
0: Yóò dẹ̀ gbà òun. Problem tó pè yẹn ni pé wọn ò fẹ́ kígbe pe Olúwa mọ́. Òní a fẹ́ pray àdúrà bíi 12 la fẹ́ gbà. Bọ̀ká tó gbà á mo láti ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún ọ. Ẹni tó bá fẹ́ kí Ọlọ́run ó gbé òun dìde á pe Ọlọ́run ni. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ kí Ọlọ́run gbé ohun dìde ṣùgbọ́n wọn ò fẹ́ pe Ọlọ́run kò pọ́síbù Ọlọ́run ò ní fọ́ọ̀sì yanu yẹ lọ́wọ́ àtìgbà kó ti fún Ádámù ní Éfà tí Ádámù sọ wípé ẹni tó fún mi olótùú ṣe ọ̀nà lọ́nà ti pinnu lọ́kàn yìí pé wọn ò ní force anything lórí anybody tó bá béèrè ìwọ náà ń gbọ́ mi báyìí wò ní ìkìlẹ̀ sọ yìí àsìkò ìdìdí rẹ ti tó ṣùgbọ́n owó rẹ ló wà tó bá fẹ́ dìde wàá bí ọlọ́run ni a ó dọdọ gbàdúrà lónìí lórúkọ jésù ọkùnrin dẹ̀ máa balẹ̀
1: amen.
0: Ẹ gbọ́ mi o on the 12th ní ọjọ́ Wednesday aago mẹ́fà ẹ wá gbọ́ o torí ní Monday àwẹ̀ yóò bẹ̀rẹ̀ Monday to Sunday fún ọjọ́ méje global fasting and prayer àárọ̀ ẹ ó máa gbọ́ mi lórí SMA ní alẹ́ ẹ ó máa gbọ́ mi lórí Jordan ní ìrọ̀lẹ́ ẹ ó máa gbọ́ mi lórí ìràwọ̀ every day torí pé àsìkò ìyípadà ti tó àsìkò ìmúpadà bọ̀ sípò ti tó àsìkò ìdìde ti tó ọ̀nà dẹ̀ máa là fún
1: ọ
0: ẹjẹ́ gbàdúrà àkọ́kọ́ sọ pé
1: bàbá
0: níbi tí mi ò fọkàn sí
1: níbi tí mi ò fọkàn sí
0: lọ́sẹ̀ yìí
1: lọ́sẹ̀
0: yìí yà mí lẹ́nu
1: yà mí lẹ́nu
0: ẹgbẹ́ òṣùkẹ́ gbàdúrà
1: o ọjọ́
3: This is Jordan

0: Jésù olúwa wa ẹ sọ pé ọlọ́run ọrun o yà mí lẹ́nu lọ́sẹ̀ yìí ẹ kọ orúkọ Jésù ẹ gbàdúrà
1: orúkọ Jésù
0: Jésù olúwa wa ẹ pariwo bàbá mo fẹ́ rí o ya ìbùkún lù mí olúwa àtàdúrà
1: orúkọ Jésù
0: Jésù olúwa wa gbogbo apá wa nínú àwẹ̀ àtàdúrà yìí àárọ̀ aago márùn-ún àbọ̀ a ó máa pàdé lójoojúmọ́ ní orí station tó ń pè ní SMA ní 5 AM la máa pàdé lójoojúmọ́. 104.5 àárọ̀ connect ìdílé ẹ sórí prayer àárọ̀ kùtùkùtù tó bá di alẹ́ ní Jordan is 105.5 ní aago 11:30 a jọ gbàdúrà kó tó lọ sùn a jọ gbàdúrà pàtó máa jí èmi gba olúwa gbọ́ tó a máa di ọjọ́ Sunday ẹ̀rí àbàmì ni wàá fi pàdé mi
1: amen.
0: Mo ní ẹ̀rí abàmì ni wàá fi pàdé mi.
1: Àmì.
0: Mo ní ẹ̀rí abàmì ni wàá fi pàdé mi.
1: Àmì.
0: Ẹ gbọ́ gbogbo ẹ̀yẹ ọmọ náà tẹ́ ẹ̀ ń gbọ́ mi lónìí. A ní ìyàwó yìí. Olúwa ló ní kí ni kí n kéde rẹ̀ fún gbogbo ayé. Mo dẹ̀ ti kéde rẹ̀ létí rẹ̀ lónìí. Mo ti kéde rẹ̀ létí rẹ̀ lónìí. Níbi tó fọkàn sí. Níbi tó fọkàn sí. Mo ní ibi tó fọkàn sí. Kí Olúwa kó yà ọ́ lẹ́nu o.
1: Àmì.
0: Ẹ gbọ́ mi ẹ̀yàn ọmọ ọlọ́run gbogbo ọmọ náà tó ń gbọ́ mi pátápátá ìpàdé yìí a tún máa wá di Wednesday on the 12th a wá jọ máa pàdé ní church ní Bakari street ní Genesis bus stop lọ́nà Ìkọ́ndò ìṣẹ́rí ìdìmú la máa ti pàdé ní ọjọ́ Wednesday àwẹ̀ máa wà ní Monday Tuesday Wednesday gbogbo àwa jọ pàdé ní church gbọ́ mi ẹni sọ wípé ìlérí ọlọ́run ò ní ṣe mọ́ lára lọ́dún yìí ẹni máa kún torí ọ̀rọ̀ ẹ.
1: Amen.
0: Ẹ pe àwọn nọ́mbà yẹn bẹ́ẹ̀ ṣe máa débẹ̀ wọ́n pè fún yín ó yẹ pè fún wọn.
2: 0915899-4696 0915899-4696 or 08132-38-9415
0: ó di àṣẹ ilẹ̀kùn àánú ṣí fún ọ.
1: Amen.
0: Aago mẹ́fà la máa pàdé wo bí tó o bá ní àdúrà kì ń gbà já tra eléyìí Jésù sọ wípé àwọn nǹkan wọ̀nyí kì ń jáde lọ bí kì ń ṣe nípa àwẹ̀ àti àdúrà ẹni tí ọlọ́run máa fẹ́ yí ayé ẹ̀ padà ohun tó máa kọ́kọ́ mọ̀ ọ́ ṣe àdúrà lẹ́yìn àdúrà á mọ̀ ọ̀wẹ́ gbà lẹ́yìn àwẹ̀ òun ni wà mímọ́ ẹ gbọ́ mi níbi kí n tó ti ń gbọ́ join àwẹ̀ yìí láti ọ̀la

0: ọ̀la tó bá jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni ò gbọ́ tẹ́lẹ̀ ó sì lè darapọ̀ fún ọjọ́ méje láti on the 10th to the 17th ọjọ́ méje a ó pàdé ní church ní miracle service ní ọjọ́ Wednesday ní aago mẹ́fà mo gba ọlọ́run gbọ́ tó bá ti dé iṣẹ́ rí ìdímù fẹ́ǹsì ọ̀nà ìgọ́dọ̀ dúró ní genesis bus stop tó pè ní petrocam yẹn gbé ọ̀kadà láti bẹ̀ sọ pé òun lọ bá kàrí street wọn gbé ọ débẹ̀ eléyìí ni àdúrà mi fún ọ ayé kò ní bú ọ mo ní wọn ò ní fọlọ́hún bú ọ mo ní ayé ò ní fọlọ́hún bú ọ ẹ jẹ́ tẹ̀síwájú náà dúró tá à ń gbà lọ sọ́kẹ́ bàbá sọ́kẹ́ bàbá ẹ̀rù wúwo tó wà lórí mi ẹgbẹ́ kúrò
1: ẹgbẹ́ kúrò
0: ẹgbẹ́ òfò kẹta dúró
1: ọ mọ jésù náà ẹrù
0: ìwọ náà ní ọjọ́ Wednesday lẹ́dọ̀ gbàdúrà wọ́n máa gbọ́ ẹ̀rí àwọn èèyàn ọmọ kan sọ ẹ̀rí lónìí ní church ọmọ yẹn ní ó ní infection nínú lungs yẹn ó lè wá bá mi tẹ́ pé ẹ̀rú ti ń bà á wọ́n ti ń rò bá wọ́n suppression for something mo dẹ̀ gbàdúrà sí mantu mo dẹ̀ fún ni lọ́wọ́ ó ṣe ìdúpẹ́ lónìí pé ó disappear so ogun tó ń jà ọ tó pè lógun yẹn ogun tí ọlọ́run ti ṣẹ́ ni lórúkọ jésù kó tó di ọ̀la ìwọ tó ṣàmì ẹ̀rí lẹ́nu àfipádọ́ mi wẹ́sẹ̀ ọjọ́ wẹ́sẹ̀ yìí sọ fún ọ̀rẹ́ ẹ at least ìwọ nìkan sọ fún èèyàn méjìlá pé kó ń tún ìrẹ́dùn wọn lójoojúmọ́ ní aago márùn-ún àárọ̀ ní orí sma station ní 104.5 ní alẹ́ nírawọ̀ ní 105.5 ní 11:30 àjọ máa gbàdúrà lálẹ́ kó tó máa sùn àjọ máa gbàdúrà tó bá ti jí àdúrà ní o gbogbo ọ̀sẹ̀ àdúrà ni màá máa pè fún ọ níbikíbi tí ayé gbàgbé rẹ sí lórúkọ jésù olùgbàlà ọ̀run wọ́ jáde ẹ jọ bàbá báwo la ṣe máa débẹ̀ ẹ jọ tún pe àwọn nọmba ẹ fún yín ká tó wọnú àdúrà padà.
2: 091-58-99-4696 091-58-99-4696 or 081-32-38-9415.
0: Ẹ jẹ́ tán lé gbàdúrà méje yìí àdúrà méje yìí pẹ̀lú agbára rẹ ni kò fi gbà á sọ pé ọlọ́run tó gbórí àwọn tó ṣáájú sókè.
1: Ọlọ́run tó gbórí àwọn tó ṣáájú sókè.
0: Orí èmi náà sókè
1: o. Orí èmi náà sókè o.
0: Àdúrà
1: orúkọ Jésù. Ẹ̀mí o, ọlọ́run tó gbórí àwọn tó ṣáájú sókè. Wọ́n tó orí náà sókè.
0: Ilé orí mi náà sókè.
1: Ọlọ́run tó
0: gbórí àwọn tó ṣáájú sókè. 1:05 àwẹ̀ kan lọ olórí rédíò àwọn èèyàn ẹ darapọ̀ orúkọ wòlíì yẹn ni wòlíì ọ̀làdẹ̀wájú bá kọ́lé o ó ti fi ogun ayé ẹ le tó ní wíìkì yìí ogun yẹn máa ṣẹ́ so màá máa pe àdúà fún ọ màá máa sọ̀rọ̀ ọlọ́run má lè má gbàdúà 30 minutes ni níbikíbi tó bá wà tó bá di ọjọ́ Wednesday a wà pàdé ní church ní 6:00 wo bó ti ogun ayé rẹ le tó lélẹ̀ ìtawà nínú ẹ̀ ogun yẹn máa ṣẹ́ ni àjọ pàdé 6:00 ní ìrọ̀lẹ́ ní church ní Bakani street ní Genesis bus stop ní Igando road ní ìṣẹ́ni ìdímù tó bá ń ti sangobo o lè dúró ní abẹ̀sán gate yẹn cross o lè cross láti bẹ̀ bọ́ bọ́ síbi tánpẹ̀ ní
2: Holyland
0: ọ̀kadà máa gbé ọ láti bẹ̀ wà sí Bakari street tó bá ń pa láti ìyànà padà o lè dúró lókun ọlá látòkun ọlá wọn gbé ẹ wá sí Bakari street eléyìí ni àdúrà mi o lórúkọ jésù kí àdúrà ọ̀sẹ̀ kan tó parí wà á rí tiẹ̀ ṣe sọ fẹ́ nìkan gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa lójoojúmọ́ ẹ fọkàn sádùrà yìí olúwa ló ní kí n kéde rẹ̀ fún gbogbo èèyàn ní gbogbo ayé ẹ gbọ́ mi bó o bá fi tọkàntọkàn gbàdúrà yìí wà á rí ìyanu kírísítẹ́nì ni ẹni mùsùlùmí ni ẹni àwẹ̀ ọjọ́ méje yìí àwẹ̀ ìgbédìde ni àwẹ̀ sọdínlá ni àwẹ̀ ìdáwàdúrà ni àwẹ̀ tó máa lànà níbi tí kò sí ọ̀nà ni bàbá mi bàbá mi bàbá mi bàbá mi kó yáde sí ọ. wo bí èmi wòlíì rẹ lọ́sẹ̀ yìí o ara mi sí ọ ni o fi ṣeṣẹṣe èèyàn máa ń fọkàn sun tó fẹ́ ṣe ni okùnrin yẹn sọ ní sáàmù yẹn ẹ tukà sáàmù 55:16 yẹn kí ló sọ.
2: ó ní bí ó ṣe ti èmi ni.
0: bó ṣe ti èmi ni.
2: èmi ò kígbe pin ọlọ́run.
0: èmi ò kígbe pin ọlọ́run.
2: yóò sì gbà mí.
0: yóò sì gbà mí.
2: ní alẹ́.
0: ní alẹ́.
2: ní òwúrọ̀.
0: ní òwúrọ̀.
2: àti ní ọ̀sán.
0: àti ní ọ̀sán.
2: èmi máa gbàdúrà.
0: èmi ó máa gbàdúrà.
2: títí
0: àwọn
2: ọ̀sán ní àṣálẹ̀ àti ní òwúrọ̀ ni èmi ò máa gbàdúrà tí èmi ó sì máa kígbe kíkan
0: òun sì tó mi. ní alẹ́ àti ní òwúrọ̀ lèmi àti ní àṣálẹ̀ èmi ó máa pè é sọ ti ní báwo ẹ ṣe ní ìsìn àtàárọ̀ àtàlẹ́ làwọn máa gbà á wo ẹtọ́rọ̀ ayé ẹ̀ bá kárara ó yẹ kó múra ní àsìkò tá a wà yìí àsìkò gbẹ́dìde rẹ lélẹ́yìí bó ti hùn kó lè tó lórúkọ jésù olùgbàlà ó yẹ gba ìgbédìde rẹ. ẹ jẹ́ sáré gbàdúrà méje ká tó máa lọ sọ pé olúwa àsìkò ti tó
1: àsìkò ti tó
0: àdúrà ọjọ́ méje yìí
1: ọjọ́ méje
0: yìí bẹ́ẹ̀mi dìde o ẹ tó sọ́kẹ́ gbàdúrà.
1: olúwa jésù olúwa olúwa ọjọ́ méje olúwa méje olúwa méje olúwa méje olúwa méje.
0: àdúrà yẹn kun mẹ́fà sọ pé bàbá
1: bàbá
0: bó aṣọ òsì lọ́rùn mi
1: bó aṣọ òsì lọ́rùn mi
0: ẹgbẹ́ sọ pé yẹ gbàdúrà
1: olùkọ́ jésù
0: bàbá
1: aṣọ òsì lọ́rùn mi aṣọ òsì lọ́rùn mi bàbá aṣọ òsì lọ́rùn mi
2: bàbá aṣọ òsì lọ́rùn mi bàbá aṣọ òsì lọ́rùn mi bàbá aṣọ òsì lọ́rùn mi bàbá aṣọ òsì lọ́rùn mi bàbá aṣọ òsì lọ́rùn mi
3: Hello Lagos, welcome to the
0: Olúwa lọ́sẹ̀ yìí.
1: Olúwa lọ́sẹ̀ yìí.
0: Ní ọ̀sẹ̀ Sọjí ìta gbangba ni wàhálì ti ẹ ṣe o.
4: Amen.
0: Ogun ayé òde ni borí ẹ.
4: Amen.
0: God bless you. See you there.
5: Wọ́n mi ní.